0: ṣe aṣọrẹ aṣọrẹ fm tó wà lọwọ ẹ fi lẹ bẹẹ jẹ kó wà bẹẹ kí máa gbọ lọ bẹẹ ni naija fm 102.7 ọmọ wọn gbọdọ sọ wọn a ṣe máa sọ wọn a tún máa sọ slim case in the building báwo ẹ kúrò jẹ kó wà bẹẹ ni. Let's go there.
1: Naija FM 102.7 Amademi ele omo emele se mi ipoji o ma yewe le ake o ma je do e boli
2: o se